lọ ṣe wá ṣiṣẹ́ ìyá mi ẹ̀lẹ́lẹ́ yìí lẹ́nu àná tí mo àná ti fóònù pé ìwọ fóònù yẹn á padà change mo ti sáré change wáyé dábì iPhone 16 Pro Max ní 1TB ẹ pé space yẹn pọ̀ lọ. I'm so happy, daddy, I should go, sir.

0: ojú ọ̀nà tí yìí o ìjọba àwọn tí gbogbo wọn ń yípa ọ̀nà àmúra débẹ̀ o ẹ ṣègùn ni.
1: pẹpẹ yóò pọnmọ ní àárọ ọla olúwa ní kí n fún yín ní oníkan mílíọnù méjì méjì ètò wa dáa jù tó ṣe pápá ń bá rì sá yìí ní tán yín ẹyin àyànfẹ ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ jẹ app lé oníkan mílíọnù ọkàn jẹ app yẹn ẹyọ kan ó ní gbogbo tí ò lè so yọ bẹrẹ sí ṣe so ohun ọlọrun leléyìí ẹyin wọlé gbàgbọ pé wòlíì ọlọrun kan nínú yìí yìí ní tán jẹ olùfẹ ìṣètà ṣe ní ọlá yọyàtọ gédégédé ní wema àti ní gbogbo sona church mọ́mí ìbẹ̀bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tí yín yóò bẹ̀rẹ̀ ní aago méje lágbára ọlọ́run àwọn mọ̀mọ́mọ́mọ́ àti bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ jésù ti násárẹ́tì láti aago mẹ́sàn-án lọ sókè láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì níbi gáràjì
2: ẹ káàárọ̀ bàbá mi o ẹ káàárọ̀ tèmi ọmọ yín látòrí afẹ́fẹ́ ni o tí mo sọ láti ìlú àkúrẹ́ bàbá mi mo ti ẹ káàárọ̀ ẹkúṣẹ́ olúwa ọlọ́run àsọgbà yín di ọ̀tún bàbá mi o ti send testimony mi ẹ gbé o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpè yín o nínú ayé mi àti èmi àtọkọ àtàwọn ọmọ mi o mo dúpẹ́ pé ẹ sọ̀rọ̀ sínú ayé wa ọlọ́run ti fi àṣẹ sí àti ìkàwọn náà tí kò lọ sílé wa tuntun o àìbí náà ti ní pẹpẹ tuntun ní ilé mi o bàbá mi ẹ ṣe o ọlọ́run ràn yín lọ́wọ́ o ọlọ́run sọ yín di arúgbó wòlíì bàbá mi ẹ jẹ tó lọ́lọ́ bàbá mi gbé testimony mi o mo fẹ́ kẹ wá sílùú àkúrẹ́ kẹ wá ní ṣọ́ọ̀tì sílùú àkúrẹ́ mo bí gọ́dẹ̀ ti sọ pé tẹ́bátìlẹ̀ ní ṣọ́ọ̀tì sílùú àkúrẹ́ máa gbà lára àwọn agbẹ́ akọyín kan nílùú àkúrẹ́ bàbá mi ẹ jẹ tẹ bá mi gbé testimony mi o ọlọ́run ràn yín lọ́wọ́ ọlọ́run sọ di arúgbó wòlíì ilé ológun tẹ̀ ń kó wa lọ ní pàdánù rẹ o ẹ bá mi kí má máa o ó dàbọ̀ sà.
1: gbogbo òlù tẹ́ ẹ bá wà tóra ṣe nǹkan kan tó yàtọ̀ àdúrà kan lọ́lọ́run ní ìpè lónìí 25 ẹ yọ àdúrà kan péré òun náà ni màá pè kí n tó jáde ẹ̀yin ọmọ ọlọ́run pẹpẹ yọ pọnmọ ní àárọ̀ ọ̀la ẹnìkan ní ṣe wema àti ní gbogbo sona church láti ìwo òde ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì níbi gáràjì yẹn.
0: ó káàárọ̀ bàbá mi ẹ̀mí ṣiṣẹ́ ìránṣẹ́ ìṣe o bàbá mi ẹ̀ bá ń gbé pè mí láti jẹ yóò sì wù mí bẹ́ẹ̀ ọmọ ìlọrin nílé tí mo kéwu tí mo mọ̀ túmọ̀ rẹ̀ àmọ́ bàbá mi máa ń gbọ́ prógrámù yín ìgbà kan ọkọ̀ mi ní kọ́kọ́ máa ń gbé mi dénú ní gbogbo dàpọ̀ jẹ́ àsùn kí ní kọ̀wé mọ́sílìmù tó ń sinmi nígbà tó wáyé bí mi náà sì ń gbé bàbá mi nǹkan yí padà ìgbà tó yá tí rédíò mi báyìí jẹ́ tí ìgbó ọmọ ó tún wá dàbí pé kankan sọ mi lára mi ìwé ìlú náà sọ fún mi tó máa ń lọ́wọ́ ìrẹsì wá níbi tí a ti ń tajà.

gbọ́ tó yìí ẹ máa ṣe kínní kan wòó kọ́ ló wú ló ní ilé wo ló ti kọ́tọ̀ bá tún gbọ́ ó torí ìyanu jù yìí ni mo tún ṣe ń gbọ́ mo ti ra rédíò mọ́ ni bí mo ṣe ń gbọ́ ni ó wá dìgbà tí ní nǹkan bí oṣù tó lọ sáré sáà ní ká gbà bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ tó sì lè gbọ́ pé òun ó ra nígbà lónìí yìí mo ní èmi náà ṣàfihàn ọjọ́ ọlọ́run mo ní gbẹ́mí náà ṣe é kí n ti ẹ̀bọ́ láti jẹ́ yìí èmi ò yẹn ṣe nǹkan kan mi ní mo sáìdì owó torí mi ò ní gbàgbọ́ mọ́ mi gbẹ́mí náà gbọ́ òògùn ẹ̀rẹ́ gbẹ́mí náà ṣe é wò mo ní tò èmi náà pẹ̀ tí ẹlẹ́ni tó lè bèmí lówó àmọ́ ní tèmi fẹ́ fi sọ ní pé mo ní ọmọ kan ṣọ́ọ́bù láti jẹ́ yìí ìgbọ́n rẹ̀ bàbá mi tó bá ṣe fún mi náà mi bú yìí sì ṣẹ̀jẹ̀ mo ní èmi ọmọ ẹni tí ó fún mi lówó tó lè ríyàn fún mi lówó pẹ̀lú ọrẹ ọ̀fẹ́ ọlọ́run bàbá mi bí mo ṣe rí kọlù ọmọ mi níjọ́ náà gangan mo tún wá yẹn rí lásán o bó ṣe ní ẹ̀ló mọ̀ mi ẹnu àkáǹtì yín torí ó ti ní kí n sẹ́ndì àkáǹtì sí òun níjọ́ tó lọ ilé ọ̀gá tó gbé lọ ló ti sórí sí pẹ́ ìgbàgbọ́ ẹ̀ lọ́wọ́ àkáǹtì yín fóònù òun rèé o nọ́mbà tó ń gangan nìyí ẹ̀ lọ́wọ́ àkáǹtì yín mo bá òun máa yọ 120,000 ṣé ẹ̀rí kì í ṣe kówó lódù mọ́ mi tó pé ọ̀rọ̀ yín wá dàbí mérékù níwájú ìgbà tóní náà ni mo sì gbà á tí mo ní tò mo fi dán ránṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́run wò ní o lára orí ọjọ́ pínlẹ̀ pàfẹ́ ní fi dẹ́sẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run wò ní o àmì jẹ́ kẹ́ ń san owó yìí wọ́n nígbà mo rí báyìí mo tún sáré sẹ́ndì ìdá mẹ́wàá àmì padà ni mo dúpẹ́ o ìpè yín pé mi o kódà má ló oògùn mi oògùn yín jẹ́ mi torí èmi yìí gan mo ti sọ mo ní oògùn wa kọ yìí sì sáré sọ pé inú kan báà náà ni mo ń jẹ àmọ́ mo wá ní nínú ìgbàgbọ́ báyìí ni pé kì í sí òun ọlọ́run ọmọ ràn yín lọ́wọ́ o ẹ dákun wù mí kẹ́ ẹ gbọ́ pé tí ẹ gbé pé tí mi náà kẹ bá mi.

Samuel chapter 16 and verse 13. Lẹ́yìn tí a fi òró yan ìyẹn Dáfídì, lẹ́yìn ìgbà tí a fi òró yan, ọwọ́ Olúwa wà lórí rẹ̀, ó kúrò lẹ́yìn lásán. Tá a bá fi òró yan ọwọ́ rẹ̀, ọwọ́